ìlú Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Alù yìí. Níwájú ta nílé Aláàfin Ọ̀yọ́, wọ́n mọ́ ń sẹ̀lù fọba láràárọ̀ níwájú ààfin lọ́yọ̀. Irú ìlú ta lù yìí ni wọ́n mọ́ ń lù láàfin ọba láàárọ̀ kùtùkùtù. Àbẹ́tùgbọ́ lẹ́ẹ̀kan sí i.